lóréke bọ̀ kó bá mi yí ẹ ká ìmọ́lẹ̀ rẹ̀ kó má ṣe ìmọ́lẹ̀ pọ́npọ́ kó má ṣe dòpò mi ní fojú sunkún mi tàbí ẹ̀ ní fojú sunkún òun náà ní fojú sunkún mi michael kúnkún tó wá ṣe pátápátá mo ní kí ọdún yìí kó tó di january 31st ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ òyìnbó jẹ́ bí ń pọ̀ nù ìmọ̀ọ́gbà bẹ́ẹ̀ à ní torí kodò lórí ẹ̀ òun náà ní torí kodò lórí wa may God bless you have a perfect sleep I pray for you my son may you are blessed in the name of Jesus love you so much okay